0: pàdé ọ̀rẹ́ mi kan. Mo ní so ọmọ àwa sí program ta fẹ́ ṣe ní on the 22 nílùú Fàpẹ́. Ah, ó ní ẹ wo, èmi máa ń fòrú sùn ni mo máa ń sinmi ní. Abájọ táyé ò dẹ̀ sùn, o ti ń sùn jù, ẹni tí bá ti ń sùn jù ayé è sùn. Sọrí inú oṣù wòlíì báyìí. Ah, èèyàn kí fi ṣeré. Gbá mi sà, gbogbo àwọn program ta bá ṣe nínú oṣù wòlíì ni. Ìsìn wòlíì náà ló máa jẹ́ táwọn èèyàn máa gbàtú sílẹ̀ tó máa gbàtú tó máa bá lọ́wọ́ ogun. Sọrí Sunday Ọlá, òróró àkànṣe mọ̀ ni gbogbo èèyàn pátápátá la máa fún. Bẹ́ẹ̀ ni òróró oṣù wòlíì wọn èmi sí irú ẹ̀ kẹ́nìkan náà fẹ́ kọ́lé fún ẹ. Àtẹ̀tùsọ wípé òun fẹ́ fún ẹ lówó tí ayé rẹ̀ fi dìde. Èwo ló ṣe pàtàkì jù? Gbá mi sà, ìyìn tó ń lò tó ń jèèyàn ó ṣe pàtàkì o. Ìyìn tó bá ná ẹ jẹ́ ó ná ẹ káṣù àwọn mítìn kò já pàdé. Gbogbo branches wa pátá láti máa pé òróró yẹn. Bẹ́ẹ̀ ni gbogbo branches wa make sure pé ìwọ náà wà bẹ́ẹ̀. Òróró wòlíì ni wọn èmi sí ẹ máa múra sílẹ̀ lágbára lọ́run dé oṣù wo oṣù náà ni oṣù wòlíì on the 22 tá pàdé ló fàpẹ́. Ibikíbi tó bá wà gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá ń wojú olúwa fún ọmọ káì ẹ gbọ́dọ̀ fi ṣeré. Ẹ mọ̀ fi ṣeré pàápàá ní ọdún 27 nílùú Ìbàdàn wọ́n fi ṣeré. Gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run tẹ́ wà ní Canada ẹ múra lẹ̀ oṣù tó ń bọ̀ yìí wòlíì ń bọ̀ láàrin yín. Wọ́n èmi sí ẹ̀ gàrú àbànà kàtà ayé ẹ máa dìde. Ẹ̀yin tájọ́ lọ Jerusalem Jordan ẹ múra lẹ̀ kájọ pàdé ká gbàdúrà kédédé dáa fún yàn búburì kàdásẹ̀ rẹ̀ káàdì màhúhà wọ́n palásẹ̀ ayé ẹ dìde. Mọ́láyé ẹ dìde. Ìkan máa ń bẹ nú ayé àṣírí ọlọ́run bẹ pẹ̀lú àwọn wòlíì rẹ nígbà tí wòlíì bá ṣe níbì kan. Ó ní eléyìí kì í sọ̀rọ̀ ẹnìkan ẹja kó béèyàn mẹ́ta mẹ́rin pọ̀. Pé
1: ayé
0: wọ́n máa ń gba nǹkan lọ́wọ́ ènìyàn. Olúwa
1: wa
0: kí láyé gbà lọ́wọ́ mi. Olúwa gbà fún mi padà. Ọyà àdúrà.
1: Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o. Ọlọ́run ṣe bí ọba o. Kí láyé gbà lọ́wọ́ mi. Pẹ́ padà.
0: Jésù Olúwa wa. Mo láwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe. Ẹja ṣe báyìí. Mo ní ayé máa ń gbà ká lọ́wọ́ ènìyàn. Bàbá ìta bá wò dáadáa rí pé kò rí ojú yẹn là. Ẹni wọ́n ṣe ń ṣe. Ṣáàjú máa pọ́n fọwọ́ kàn báyẹn. Láì sọ̀rọ̀. Tẹ̀yẹ̀ sọ́ba wojú àmọ́ pé ẹ bá mi dì wọ́n mú. Ẹ máa fà bọ̀ báyìí. Èrè díẹ̀ yìí tí ọkùnrin yìí tí ò ṣe rí náà. Ẹ máa mú bọ́n pẹ́pẹ́. Ìyẹn ẹ máa mú bọ́n pẹ́pẹ́. Dídé pẹ́pẹ́. Dídé máa bọ́n pẹ́pẹ́ báyìí. Wọ́n máa bọ̀ bá obìnrin. Ìwọ tán wégèlè bíi kàpálá yìí tó kó fọ́tò dàrú máa bọ̀ báyìí. Máa bọ̀ báyìí jẹ́ ká dá sọ́rọ̀ ẹ. Ẹja bàbá ìwọ náà máa bọ̀. Bàbá tó dàgbà tó wọ̀ sọ́ bíi léèsì ẹ. Ẹ̀fọ́ kan tó wọ́dọ̀ ẹ. Kí lẹ tó wò lẹ́yìn? Máa bọ̀ bàbá. Ẹ tí ìdàgbà ti pé ká mọ̀ pé mò ń bá sọ̀rọ̀. Ẹ máa bọ̀ báyìí. Yá sáré dà mẹ́ta lóhùn. Jẹ́ ń fọ obìnrin kún. Ọmọbìnrin ìwọ́kọ́ bọ̀ ẹ̀ sílẹ̀. Ọkùnrin tó wọ yẹ́lò yìí. Obìnrin tó wà lẹ́yìn fọ́ọ̀kan. Tí iye rẹ̀ ò bá sí. Máa bọ̀. Èmi nì. A pẹ́ lómi sí. Máa bọ́ járe. Má dá yàn rẹ̀. Yá o ti kẹ́tẹ̀ bẹ́ẹ̀. Máa bọ̀. Ẹja kàn wọlé. Ẹja kàn wọlé wá. Tẹ́ka sí one by one. Alágbà. Ọdọ yín mo wà bá mọ̀ pé láì sọ fún mi. Tí mo wò yín lọ́kàn. Mo mọ̀ wípé ojú yẹn ò rí náà dáadáa. Àbí bẹ́ẹ̀ kọ́. Ẹgbẹ́ tẹ̀yàn bá wá jẹ́ dírávà tó ń wa ọkọ̀. Tí ò bá wá ríran. Ẹ sọ fún mi. Báwo ni ó ti máa wa mọ́tò? Iṣẹ́ kí lẹ̀ ń ṣe sà? Ṣe dírávà.
2: Ṣalakọ.
0: Bọ̀ ẹ rí nà mọ́. Ẹ lè fẹ́ ríran padà. Ẹ fẹ́ ríran padà. Ẹ máa ríran. Ẹyin ẹ dúró báyìí. Pẹ̀lú ara mẹ́rin. dìde dúró mo rí pé ẹsẹ̀ làálàá gan mo rí pé ń sásókè ń sásẹ̀lẹ̀ ń wá ọ̀nà àbáyọ kìí ṣe pẹ́lọ́wọ̀ fún yín lọ́mọ ẹ ní àwọn ọmọ ṣùgbọ́n mo rí pé omi jẹ́ńjáde wàràwàrà nítorí yín mo rí ọmọbìnrin kan tó tẹ́ sílẹ̀ ọmọ yín obìnrin dà ọtí kú yà. Mo tun da kunrin 1 mo da kunrin 2 mo da kunrin 3 ọmọ kunrin mẹ́wàá lẹ́bi. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta da. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta báwo ni ìwọ àti wọn báwo ni ìfẹ́. Wọ́n kẹ́yìn wọn sí ẹ. Ayé ló ń jẹ bẹ́ẹ̀.

0: pẹlu ọmọ awọn ọmọ naa dẹ ni wọn ti block ọna wọn wọn jẹ kawọn naa ri se ibọwọle nikan lo ma tu ọ silẹ a de kan awọn ọmọ ọmọ rẹ o ni soro ara rẹ ni ogun wa amọ lọni mo gbọwọle ọ rapia ko se dia 1 2 3 out out the name of Jesus that you know you are set free. Baba, ma te do ma ma fokan yi. Hello sir. E pele. E ri pe aye wa dara bayi. Eh, o to odun melo te fi keigo.
1: Ope.
0: How many years le fi muti?
1: Odun melo. That's 20 years.
0: 20 years te fi muti. Nje e le se akanti. I need 20 years, yes. I want to tell that.
2: I need to say,
0: regesinde afẹ dasiki yẹn padà ni mo se sọ pé ká wá tó gbé bẹ́ẹ̀ ṣe mú ọtí tó aláàánú yẹn nìyẹn ẹ mọ bá ṣe ń ba ti yẹn jẹ ọkàn yẹn clear but wọn mọ ọmọ kìkín ni yẹn kò bá àdúrà ló kó yẹn yọ njẹ àlẹ bá mi gẹ tó mi kàn fún bàbá yìí ẹ bá mi gẹ afẹ dasiki yẹn padà pẹlẹ bàmà god bless you ẹdìdẹ yóò dára fún yín. Oh my God. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18. Ah, oh my soul, 19, 20. Oh yeah, kia kobi eti kwa mo gwodo. Gaga biya kosile. Mumbo. Gaga biya kosile. Oh yeah, kia kobi eti kwa mo gwodo. Belu meji to wale. Meta la komo. Lati okiwa. Akoko okore. Ekeji obere eketa okore akobi akuje 20 years bo ba se soro bayi mo kan wu ayika lati wu awon mo yen mi o ti ri won koda mo wa oko mi o de ti iroko nje le so fun mi to sele
1: ti lo ko be ti bi mo
0: tabai sa e kan na wo yin toke so pa oluwa
1: oluwa
0: ti la ye gba lowo mi
1: ti la ye gba lowo mi
0: gbogbo ẹ̀yin abiyamọ lọkùnrin lóbìnrin ẹnáwó yín méjèèjì sókè ẹ gbójú sókè sí ọlọ́run ẹ pariwo pé olúwa mi ò
3: olúwa mi ò
0: iṣẹ́ tí mo fi àárọ̀ àti ọ̀sán ṣe
3: iṣẹ́ tí mo fi àárọ̀